àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ̀sọ̀rẹ̀ lórí òkú ó sì gbé àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ sókè sí asọ́ tí kò sì kúrò ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹni ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà kí a sì gbé yín sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọba ọ̀gbọ́n olúwa tí ó lé tí ó lágbára olúwa tí ó lágbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà kí a sì gbé yín sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọba ọ̀gbọ́n olúwa ọlọ́run ọlọ́run ọlọ́run.